0: Lọ́dọ̀mítọ́lẹ̀ mi tó pẹ̀lú mi bó tó pẹ̀lú mi kàkà bọ́dọ̀ fm 104.3 àkúrọ̀rùwẹ̀ kẹtẹ̀ tọ́pá tán ṣègbè lọ́sìn ẹ̀mí dẹ̀ ṣègbà sí àjàwédé o ẹwà ẹ̀mẹ́ ẹ̀dùn mọ́ jí ẹ̀ mi tó pẹ̀lú pọ́lọ́pọ́ mi tó ẹ̀dọ̀ àkàndéjì lẹ́yìn mi mẹ́rin kó ọgún tó tàn lẹ́yọ mi wọ̀n mi hàn mi tó pẹ̀lú mi dàkó tràlà mẹ́ka kó ló bẹ́ni tó mi fi boko hun fm 104.3 àkúrọ̀rùwẹ̀ kẹtẹ̀ tọ́pá tán ẹ̀ nilẹ̀ tó pe tán mi ó lọ gbé ọ augustin lẹ́wọ́ ẹ̀rọ pẹ̀lú ẹ̀ bọ̀ mi tó pe kúnú augustin lẹ́bi mẹ́ka jí pé bẹ̀ mẹ́yìn ẹ̀wé lọ́sì yín àlẹ́ ọ mi lẹ́rọ pẹ̀pẹ́ tọ́nú lọ́pọ̀lọpọ̀ mi tán lẹ́bi ṣẹṣẹ rẹ̀ mẹ́wé ẹ̀rọ kọ́ ọ̀sá báyìí jọ̀nà mi tán ọ̀nú mi.
1: Ẹ ránṣẹ́ nu mi náà mi tó pinnu tóró mi tọ́lẹ̀ kákà dọ̀ ọ̀dọ́ pọ́lọ́pọ́ ìtọ́lẹ̀ yìí máa fún sánsan tí n bọ́ dọ̀ tóró mi yá jí mi tó pinnu mi bí dọ̀ àkàn éjì ẹ̀mí lè sánsan tí n bọ́ kó dọ̀ tóró kúrọ́ níwẹ̀ kẹ́tì tọ́pá tán yìí dọ̀ mi ò lẹ́fọ́ sẹ́bọ́ tẹ kàn bó tó jóná mi tán po.
0: Nùgbọ́ ẹ̀mí sẹ́bọ́ tẹ kọ́ iyọ̀ ọ̀dọ̀ tàríjà iyọ̀ bọ̀mí pé bó dára kún jìnnà hẹ̀nù ọ̀ bí nọ́tàn sí hẹ̀nù ọ̀ bó tó tọ́tàn sí hẹ̀nù ọ̀ pa
1: àbí
0: lóye mẹ́wẹ́ lẹ́wọ́ ẹ̀nù wà àwọn ọmọ ayé ẹ̀yìn ni wọ́n máa ń pọ̀ bálòpì èrè sọ ọ́ nọ́tàn yín máa ti tọ́ bọ̀mí dára kún jìnnà jọ́nù mi tán ẹgbẹ́ tán ẹkọ́ dà pa mi tán pẹ́pẹ́ pẹ̀lú fi ẹkọ́ dà pa mi tán ló fi bọ̀ mí nàdọ̀ jọ̀nù tẹ́ jọ́nà mi tán tẹgbẹ́ tán ẹ̀ẹ́nọ́ni tàmí tó vie mado kàdé vie tọ́kùjọ́ tó bọ̀ ọ̀nà kùjọ́ tó ẹnẹ́lẹ́ yọ vie ẹnẹ́lẹ́ yìdọ́ àchẹ tàntàn lóògùn ayé àsọmẹ ọ̀hún ọ̀tọ̀ mi tán ọ̀yìnà mi tán nà mi tán dàdà mi tán ẹ̀dà pàṣẹ fíbọ̀ mi àtọ́tọ̀ ni.
2: nàdúkọ̀ ló ń tó ọnù mi.
0: lẹ́mí fún ọmọ mi.
2: Fọn kanji kanji kanji ro Jesu Christ Nazareth tan sin kọ.
0: Ìkànnà chẹnu ẹ dé sùn bá sọ pé tó mi o.
2: Ìkànnà chẹnu mi dé sùn.
0: Jọ̀nà mẹ́mẹ́mẹ́.
2: Jọ̀nà mẹ́mẹ́mẹ́.
0: Mẹ́bi jọ̀nà
2: náà. Àánú tata jìnnà. Tata jìnnà wẹ́njẹ fífẹ́ mi ní nìtàn. Bọ́nu tọ́jú ọ̀vi nọ́jú ọ̀vi fìyé máa dún mi dé àfẹ́rù òfẹ́ pẹ̀mẹ́ tán lẹ̀ àsókùsì. Ìwé iná ní òfin mọ nǹkan tán rẹ kàn hó mìíràn fún iye mi dẹ́kẹ́ ń fún iye à mìíràn fún iye mìíràn yọ tó lómi tọ́lẹ̀ lẹ́ni àgọ́ àlọ́nu mi ènìyàn yàn kó àánú mi ènìyàn bọ́dọ̀ mi wò nínú fífẹ́ mi ní wàá rò pọ̀ ń dọ́gbẹ́ ní zakari àlẹ́gbọ́ náà wọn tàbó tí gan cosmos kápò wọn ṣèwà sí àyàwó eré wo àgbẹ inú sí àṣì nítorí pé inú àgbẹ inú ẹ wọn bí ròfin èrè ọrọ pọlọpọ náà lóko.
0: Ẹ ká chẹnu ẹ tọdọ mi tọrẹ.

0: Aki gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lọ́nà ìpínyà kú títẹ́ tilẹ̀ kó sí wa látọjú iléeṣẹ́ wa rádíò tọpá àkókò tó a ti dé fún àkójọpọ̀ àwọn ìròyìn tinú ọ̀sẹ̀ tí ó ń parí lọ yìí ǹjẹ́ láìpẹ́ láì jìnà níbi tí agogo mọ́kànlá ti lù tó ti kọjá ìṣẹ́jú mẹ́rin ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìkórè ìròyìn náà. Nínú ìròyìn wa tọjọ́ òní ẹ máa gbọ́ nípa wípé wọ́n ṣe ọdún màlúùdù tí wọ́n ṣe ní ọjọ́ ìṣẹ́gun wọ́n ṣíde àyájọ́ ọgbọ́n àti ìmọ̀ ayẹyẹ ọdún gani ní nìkì benin fi ọwọ́ sí ìpàdé ikasa àwọn onídánwò bákan ti bẹ̀rẹ̀ sí gba ìwé ẹ̀rí wọn ní ìparí àyájọ́ àwọn ẹ̀rú ẹ máa gbọ́ gbogbo eléyìí nínú àwọn ìròyìn wa tọjọ́ ti tòní. Ǹjẹ́ lẹ́kún sí atukí gbogbo ẹ̀yin èèyàn wa níbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ti ń gbọ́ wa láti ojúléṣẹ́ wa ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìròyìn náà tẹ́ gbọ́ ìkórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu oníròyìn Fatan Masiat nídìí ẹ̀rọ lọ́nkọ́ ìyáàfin Sebastian Yawedewu ni ó wà ńbẹ̀ tí ó jẹ́ kẹ́ gbọ́ wa bó ti tọ́ àti bí ó ti yẹ. Wọ́n ṣe ọdún màlúùdọ̀ nínú ọ̀sẹ̀ tí ó ń parí lọ yìí. Ní ọjọ́ ìṣẹ́gun tó kọjá ni wọ́n ṣe ọdún ìbíyà nábì Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo àgbáyé èyí tí wọ́n ń pè ní ọdún màlúùdù tí wọ́n sì ṣe àdúrà rẹ̀ jákèjádò gbogbo àgbáńlá ayé gẹ́gẹ́ bí ètò àwọn ẹlẹ́sìn mùsùlùmí pẹ̀lú àkànṣe àdúrà káàkiri àwọn mọ́sálásí wọn. Àkókò pàtàkì ni èyí jẹ́ tí wọ́n ń pè ní Command de solidarité jẹ́ láàrin ara wọn ọdún ńlá ni èyí jẹ́ fún àwọn mùsùlùmí nítorí náà ni ìjọba fi pe ọjọ́ 25 oṣù yìí tí a mọ̀ sí 25 ọdún tá a wà yìí ní Sọ̀mẹ́pẹ̀yẹ ní orílẹ̀ èdè wa Benin pẹ̀lú àkànṣe àdúrà àti wáàsí lórí ibi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ a sì fi sílẹ̀ bẹ́ẹ̀ a jáde a sì lọ bá àáfàá lásìsì bàṣírù ṣe abapàdé tó sì ṣe àlàyé fún wa lórí ọjọ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí à ń sọ yìí.
1: Òní òun ni ọjọ́ àtàlátà èyí tí a mọ̀ ní 24/5 ní oṣù kẹjọ ọdún tí a wà yìí àwọn mùsùlùmí àgbáyé wọ́n ń ṣe ọdún maulud kí la ń pè ní maulud nínú èdè lárúbáwá tá a bá ní maulud ìtumọ rẹ ni ọjọ tí wọn bí ni àbí àyè tí wọn ti bí ni ní táwa bá ń sọ maulud lónìí agbọ́yé wa ni pé ọjọ tí a bí ànábì wa muhammad sallallahu alaihi wasallam àbí nínú agbọ́yé mi òun ni ọjọ́ ìbí ànábì à ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì wa muhammad sallallahu alaihi wasallam jama nítòótọ́ kí a ṣe ọdún yìí maulidi ó ti mú nfa wá kìí ṣe lọ́dọ̀ tiwa nìkan ni àmọ́ lásìkò nígbà gan tí àwọn ọ̀pọ̀lọpọ̀ wa kò tí délé ayé làwọn onímọ̀ tí wọ́n jù wá lọ nínú ìmọ̀ wọ́n jù wá lọ nínú ipò wọ́n jù wá lọ nínú ọlá wọ́n jù wá lọ nínú gbogbo nǹkan nínú ìgbàgbọ́ nínú ìbẹ̀rù ọlọ́run ọba wọ́n ti fẹnu fà á wọ́n fẹnu bà á wọ́n ń bá ní kí tiwọn máa jẹ́ lónìí wọ́n pín sọ́nà méjì apá kan nínú àwọn ní mímọ̀ wọ́n sọ pé a lẹ́tọ̀ pé à ń jáde ní ọjọ́ òní láti sọ pé à ń ṣe ti ń jẹ́ màlúùdù kò tiẹ̀ sí ti ń jẹ́ ọdún màlúùdù lọ́dọ̀ tiwọn ni. Àpẹẹrẹ lọ́dọ̀ wọn ni pé kí ni wọ́n ní ọlọ́run ọba ò sọ nínú àlùkùránì láyé kọ̀ọ̀kan kò sọ láyé kan nínú àlùkùránì pé ẹ máa ṣe ọdún màlúùdù. Ẹ̀rí wọn tún ni pé kò wá sí nínú àsọsílẹ̀ ànábì kankan àbí nínú ìṣesí rẹ̀ tá a bá lẹ̀ àbí nínú ìṣesí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n lọ pé wọ́n ṣe irú nǹkan báyìí.
0: Bẹ́ẹ̀ ni gbogbo eléyìí tẹ gbọ́ kò tọ́ síbẹ̀ o afáwa Bashiru Lasisa ẹ wá tẹ̀síwájú nínú àlàyé yín.
1: Ní tá a fẹ́ múlò ń bẹ̀ ni pé apá yìí sọ pé ká bá ṣe rárá rárá kódà wọ́n bá lọ débi pé tá a bá ṣe o a wà nínú ẹnu àwọn nǹkan tó jẹ́ pé a ṣe tá a fi ṣe ọlọ́run ọba apá kejì ni a ma le se ta ba se ko lewo ko laburu nitori ninu asosile ti won ni pe ni toto o ko si ninu alqurani ninu nta le toka si le kan na pe a le se ru nkan bayi ama won na to mu eri kan ninu alqurani ti won so pe alqurani so pe bi fadlillahi wa bi rahmatihi fa fi dhalika falyafrahu huwa khairum mimma yajma'un so fun won pe yi ike lati odo Olorun oba ni anu lati odo Olorun oba ni latare yi e ma dunu o dara fun yin ju gbogbo nte nko jo lo won fi so pe anabi ni won fi ba wi be o won tun wa mu eri mi pe anabi wa Muhammad sallallahu alaihi wasallam e ma ngba we ni jo Monday won wa bi lere pe nje ki lo fa to fi ngba we ni jo Monday oni ha ojo Monday lojo bi mi mo si fe pe ki ma gba lati je gbogbo gba ti se mi o ba ma lo sodo Olorun oba ni jo Monday ki ma wa ninu awe won ni ah ngba to un gaga loju aye re o ti so ojo bi re ona to kan fi ngba se lo yato sona ta wa nse loni ki le ta ona oni dunu ti e si ri anabi wa Muhammad sallallahu alaihi wasallam idunu lo je fun awa ife lo je fun awa nitori pe kini dide re to de bi gba pe aburuko nle lori de bi gba pe okunkun ko nle ni male de ni gba pe ede aye de ko nle ni fe de iyan je ko nle lododo de gege bi awa se ma anabi si lodo ti wa ni
0: adupe fun Olorun ba gbogbo itokun ko Olorun yo tun ma fun wa mo si ta ba kuro nbe nko wa ma so fun wa pe won side ayajo ogbon ati imo ni owuro ojo 24 osu kejo odun ni won side abala keta ayajo ogbon ati imo nipa ile iwosun ni Benin ni Palais de Congrès ni Kutonu nipa imorun ti a mo si Conseil National de la Médecine Hospitalier ti won fi sabe akole un impératif pour l'amélioration de la qualité des soins ni Benin ohun to wa fun ni lati fi ohun to peye fun iwosan han awon ipade olojo meta na yoko awon oniwosan oluwadi imojo awon alamojuto eto ilera to peye ni Benin ipade na yo se kini yo se akojopo won fun eto ilera ni Benin orile ede wa ti a wa ni inu yi nje ayeye gani ni niki lati ojoru ni niki ni niki ti wa ninu ayeye odun gani ti o si gba alejo are orile ede wa Rumi Aduwada yi ati opolopo ninu awon elegbe re ninu ijoba igboro niki ku fun igbe orin ati ilu isembaye ayeye odun gani o bere ni ile oba niki pelu kokoro ilu ijade ti isembaye awon onilu gbogbo won ni won lulu ti won fi wole oba awon ilu isembaye niyan o ijo pelu eto amuludu lati odo awon elere orisirisi won be nibe ti won lulu to si njo nini ki lodun yi are orile ede wa ati awon ti won yi o se kini awon ti won yo jogun akoko nibi sise yi ni oruko won je yan koyin iyen ni eni ti oruko re nje yan koyin ayaba ti idile oba na apapo omo oba ti a mo si prince ati awon omo ba lobirin princess ninu ayeye ti o gaju lo pelu owo fun asa ibile odun gani tesi waju pelu ero lorisirisi pataki awon alejo ti won wa wolu ti won wa wo bi asa nipa batonu ati buho tiri nibi ayeye na ti won se ni ilu niki lohun je agogo mokanla olu unte siwaju onkoja nkan bi ogun iseju lodo ti wa nibi Benin fi owo si ipade ikasa orílẹ̀ èdè wa Benin ti ṣe ìgbésẹ̀ pàtàkì kan nínú ètò ìpàdé ilẹ̀ òkèrè tí a mọ̀ sí Conference Internationale tí wọ́n fẹ́ ṣe. Ìjọba Benin àti àwọn ọmọ ẹgbẹ́ Africa ti fi ọwọ́ sí ìwé anti-SIDA tí a mọ̀ sí SRR ní ọjọ́ ìṣẹ́gun láti ṣe ìpàdé náà ní Kútọnu, èyí tó fi hàn pé ìṣíde àwọn ètò náà ní orílẹ̀ èdè wa tí a mọ̀ sí Territoire National ni yóò ti wáyé, gẹ́gẹ́ bí Professor Benjamin Hupatin tó jẹ́ Minister Elétò Ìlera ní orílẹ̀ èdè wa ti ṣe àlàyé tí a gbọ́. Nípa Minister Elétò Ìlera, ìyẹn ni Minister tí a mọ̀ sí Ministre Délégué de la Mobilisation des Ressources Extérieures, ó sọ pé ọ̀rọ̀ tó sọ pé inú òun dùn sí pé Benin ni wọ́n yàn fún ètò ìpàdé náà tí wọ́n fẹ́ ṣe ní ọdún nìí. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ẹ̀yẹ wa kí n tó máa lọ, a máa jẹ́kẹ̀ gbọ́ nípa àwọn onídánwò bákan tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba ìwé ẹ̀rí wọn. Ìwé ẹ̀rí bákan ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu ní ọjọ́ Ajé tó kọjá jákèjádò orílẹ̀ èdè wa Benin. Ní Seje Saint Rita ni wọ́n ti ń gba ìwé náà ní Litoral, ní àwọn kan wọ́n sọ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ tí a gbọ́ ní ọjọ́ Àbámẹ́ta ni yóò tó parí. Ọjọ́ Àbámẹ́ta ti ń ṣe ọjọ́ 29 oṣù tí a wà nínú ẹ̀yẹn ni 29 ọ̀tọ̀ nínú oṣù yìí. Àyájọ́ àwọn ẹrú ní ọjọ́ 23 oṣù kẹjọ ọdún ni wọ́n máa ń ṣe ayẹyẹ àyájọ́ àwọn adúláwọ̀ tí a kó ní ẹrú ní ìgbà kan rí àti ìgbà tí wọ́n pa nǹkan ìgbà ẹ̀foríjì mi àti ìgbà tí wọ́n pa nǹkan bẹ́ẹ̀ rẹ́, yẹn ni GISTNR tí a mọ̀ sí GISTNR ni wọ́n máa ń pè irú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n dá sílẹ̀ ní ọdún 1998 láti ọwọ́ UNESCO. Ọdún náà ń ran ni létí ìgbà tí àwọn ẹrú tí a mọ̀ sí Saint Dominique yàn ní ọdún 1791 tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ dárògbòdìyàn sílẹ̀ ní àgbáyé. Orílẹ̀ èdè wa Benin kò kẹ́yìn nínú ìṣẹ̀lẹ̀ náà tó wáyé. Ìṣẹ̀lẹ̀ náà wáyé fún ọjọ́ méjì, ọ̀kan ní ìparí ọ̀sẹ̀ tó kọjá, èyí tí wọ́n pè ní Conference Inaugurale, èyí tí ó jẹ́ kí a mọ ohun tó jẹ́ kí a mọ ìdí tí a fi ń ṣe ọdún rẹ̀ ní òde òní, gẹ́gẹ́ bí Minister Elétò Ilẹ̀ Òkèrè ti sọ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí a gbọ́. Yàtọ̀ sí ayẹyẹ tó wáyé tí a ṣe lálàyé yìí, àyájọ́ náà rán àwọn ìran tuntun létí ohun tó ti kọjá, gẹ́gẹ́ bí Dìrẹ̀tẹ̀ ti ṣe àlàyé tí a gbọ́. Àwọn ohun yìí tí a ń ṣe lálàyé, àwọn ohun tó wí nípa àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tó wáyé tá a gbọ́, ta ni ká fi tó ẹ̀yìn èèyàn wa létí kí Ọlọ́run ọba Elédùmarè ń kọ́ kó má kọ àtúngbọ̀ wa ní gbogbo ọjọ́ Jímọ̀. Kò ní jù báyìí lọ nínú ìròyìn tí ẹ ti gbọ́ láti ẹnu Fátàn Masiat. Nídìí ẹ̀rọ Ọlọ́run kọ Ìyáàfin Sebastian Yawédéwu ni ó wà ń bẹ̀ fún àwọn ìkéde tó wà ní ìkáwọ́ wa ń bíbà yín kọ́. Mò ń bọ̀ wá.

ake gbogbo ẹyin èèyàn wa pé ẹ kú etí ilé ko láti ojúlẹsẹ wa rádíò tọpalẹ ti ń gbọ wa agogo mọkànlá lù ó kọjá ìṣẹjú mẹtàdínlógún yàtọ sí ó kọjá ogún ìṣẹjú tá a sọ fún wa tẹlẹtẹlẹ ẹ má fi ṣe ìbínú ìṣẹjú mẹtàdínlógún ni agogo mọkànlá kọjá gbogbo ẹni títí ẹ ò bá sọ bẹẹ kó bá a jà ní èékánná. Ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìkéde tí ó wà ní ìkàwọ́ wa ń bíbá ìkéde tó wà lọ́wọ́ mi yìí ń kọ ohun bá gbogbo ẹ̀yìn èèyàn wa wí tí ó ń sọ báyìí pé ojúléeṣẹ́ sẹ́ǹtò rẹ́lì lójoojúmọ́ ayé ló fi ń wá ọ̀nà àti ṣe bí gbogbo ẹ̀yìn èèyàn wa tẹ̀sí rí àwọn ọtí wáìnì tó dára rà àti oúnjẹ tó péye àwọn wáìnì bíi ṣàtó pire ìyẹn ni ṣàtó tuntun lélẹ́yìí tí wọ́n gbéde wọ́n ní ṣàtó pire vin ló jẹ́ vin bordeaux ló jẹ́ vin tó dára ni tó dára lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n ṣe lálàyé pé láti ọdún 2019 ni wọ́n ti ń ta vin tá à ń sọ yìí tó jẹ́ pé kàtàn rẹ̀ ìyẹn ni páálí rẹ̀ tó jẹ́ pé ìgò mẹ́fà ló ń bẹ nínú ẹ̀ ogún àpò vẹ́mi fúnra ni wọ́n fi ń tà á mẹ́fà ló sì wà nínú páálí kan yìí tẹ bá rà á ní ogún àpò wọ́n gbé jáde wọ́n á ní ká sọ fún yín pé kò pọ̀ púpọ̀ o ẹni tó bá ń fẹ́ láti ra vẹ́ẹ̀ tuntun tó ń gbéde òun ni vẹ́ẹ̀ láyéláyé vieux château pire vẹ́ẹ̀ tó dára ni vẹ́ẹ̀ bordeaux ni tó sì dára lọ́pọ̀lọpọ̀ láti ọdún 2019 ló ti wà ńlẹ̀ tó yẹ pé ogún àpò ni wọ́n ń ta páálí ẹ̀ kan tó sì jẹ́ pé ìgò mẹ́fà ló wà nínú ẹ̀ kò wá pọ̀ nílẹ̀ o gbogbo ẹnikẹ́ni tó bá ń fẹ́ láti rà kó tètè dìde báyìí láti lọ sí ibi ààyè tí wọ́n ti ń ta vẹ́ẹ̀ tá à ń sọ yìí tó ń pè ní société aurélie ó wà ní òpópónà pêche ló wà ní tọ̀gbìn plage lọ́hùn ní kété tí ẹ bá ti fi carrefour club de roi sílẹ̀ tẹ bá ní kankan tẹ fẹ bèrè àbí ẹ fẹ gbà á sílẹ ni pé nítorí ó lè wàá tán kẹ tó débẹ ẹ tí ì ráàyè láti lọ síbẹ ẹ pè wọn lórí ẹrọ ìbánisọrọ wọn 01 53 02 77 36 lẹẹkan sí ẹ jẹ kí n tún jí àwọn nọmba àwọn sọ fún yín tó bá yẹ pé nìkan bá wà tó nífẹẹ sí vin tá à ń ṣe lálàyé tó ń pè ní vin pire ẹ dákun ẹ tẹ wọn láago lórí 01 53 02 77 36 tẹ bá sì fẹ lọ sọdọ wọn ìyẹn ni société aurélie ibi tán wà kò ṣìnà rárá wọn wà ní port de pêche ní tọgbìn plage ni wọn wà ní kété tí ẹ bá ti fi carrefour club de roi sílẹ ẹ rìmọ níbẹ pẹlú vin ìyẹn ni vin tá à ń ṣe lálàyé cave saint aurélie yìí ń kọ ẹ wò kò sí wàhálà kankan yóò tún máa múnú yín dùn ni tẹ bá ti ń rà tẹ ti ń mú tẹ fi ń ṣe ayẹyẹ òun ló dára fún gbogbo ètò ayẹyẹ tẹ bá fẹ ṣe ẹ sáré láti lọ ra vin tuntun tí wọn gbé jáde ní saint aurélie wọn wà ní òpópónà pêche ní tọgbìn plage kété tẹ bá fi carrefour club de roi sílẹ ẹ pè wọn lórí 01 53 02 77 36 tẹ bá fẹ gbà yìí sílẹ ni páálí vin tí wọn gbéde ìyẹn ni vin perez tó jẹ pé ogún àpò ni wọ́n ń ta páálí rẹ̀ tí mẹ́fà ń bẹ nínú rẹ̀ ẹ dìde kẹgbà yìí sílẹ̀ àbí kẹ lọ sọ́dọ̀ wọn kẹ tètè lọ rà nítorí pé àwọn nǹkan wọ̀nyí ò pọ̀ ló jẹ́ kémi tètè máa sọ fún yín bẹ́ẹ̀ o tẹ bá sì rà á ẹ wò látijọ́ tẹ ti ń mu gbogbo àwọn vẹ́ẹ̀ tẹ ẹ mu ẹ rí wípé vẹ́ẹ̀ láyéláyé yìí tí wọ́n gbé jáde tó tún gbé wa ó dà lọ́pọ̀lọpọ̀ ǹjẹ́ wọn ò dànù mí dúró ń bínú tí màá lọ tó jẹ́ pé àwọn àfáà mi yàn máa wá àwọn ètò wa tá a máa ń ṣe ní àkókò yìí kọ a máa gbé sí afẹ́fẹ́ nídìí ẹ̀rọ ọlọ́run kọ ìyá ààfin sebastian ìyáwédéwu èmi fatan masia à ń kí gbogbo wa pé ó dìgbà díẹ̀.

Elhaja, èyí tá ń pè ní ìyá Ghana, akínyìn ẹ ṣe gan-an ni, ǹjẹ́ ẹ bá wa pàlú yín, tá a máa sọ fún àwọn èèyàn wa yí pé lọ́jọ́ ti tòní ẹ ní àǹfààní láti gbọ́ àfá pàtẹ́ pẹ̀lú àfá mùtar, torí pé gbogbo ẹ̀gbogbo yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ọlọ́run kó jẹ́ kí ohun rere kó bá wa. Tá a bá sì délé ikú bá a rí orí gbígbẹ, à á rí orí tútù. Ọjọ́ ti tòní, èyí tá a rí tá a fẹ́ gbé wá fún yín nì. Àwọn èyí tá a ti ṣe kalẹ̀ láfi máa tò yín létí. Ǹjẹ́ gbogbo wa pátápátá, ọjọ́ Jímọ̀ lọ́jọ́ òní, ọjọ́ Ayọ̀ ọjọ́ ìdùnnú ni ó jẹ́ fún gbogbo wa pátápátá. Ẹ sì kú àṣekù ọdún màálùdọ̀ tí ó wáyé ní ìjọ ìṣẹ́gun tí ó kọjá. Ọlọ́run jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé láyé rere. Kí Ọlọ́run kó tì wá lẹ́yìn. Nídìí ẹ̀rọ Ọlọ́run kọ ìyáàfin Sebastian Yawede Olúwa ńbẹ̀, a máa sọ fún yín pé kó bá wa kàn ká gbé sórí ẹ̀. Gbogbo ẹ̀yin mọ̀mọ́ wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, àbúrò wa, nílé lóko lódò lọ́nà lákíbí pé àjọṣe wa kò ní bàjẹ́.

0: onímọ̀ amojú ẹ̀rọ wa ti rọ̀lẹ́ yìí òun kúkú ni David Ahọ́hẹ̀n òun ló ń jẹ́ kí ẹ máa gbọ́ mi kedere lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn àlejò mi wọ́n ti wà ní kalẹ̀ Aláàjì ẹjọ́ ẹ bá mi kí àwọn ara le.
1: Naam, ẹ kàsán ẹ kú dédé àsìkò yìí. A kí gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti máa gbọ́ ní àsìkò yìí. A kí ẹ kú kalẹ̀, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ara jẹ́. Èmi ni ọmọ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, Abdulwasiu Lasisi, tí ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ owó orí ń bẹ̀rẹ̀ bíi. Ẹ kú kalẹ̀.
0: Ẹ káàbọ̀ Aláàjì.
1: Naam,
0: ẹ káàbọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta.
1: Ọjọ́ mẹ́ta ni.
0: Ẹ káàbọ̀ sórí ètò wa yìí. Aláàjà.
2: Naam.
0: Ẹ bá mi kàn sí àwọn èèyàn.
2: Naam, bàbá ẹ ṣeun. Ẹ kàsán àwọn èèyàn mi, ẹ sì kú dédé àsìkò yìí. Èmi ni ọmọ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, Rìsíkàt Bello, tí ń ṣiṣẹ́ níléeṣẹ́ owó orí Tùdíwà Benin.
0: Ẹ káàbọ̀ sórí ètò wa yìí. Ẹ káàbọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta.
2: Ọ̀kan pẹ̀lú ẹ bàbá.
0: Ẹ ṣeun.

ẹni fọwọ́ kọyàn àfi kápò mẹ́jọ pé náà ẹni tó wá fọwọ́ kàn dì ń kọ́ níbi ká ti rí fún eléyìí jẹ́ ẹ̀kábọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀kábọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí ẹ ṣeun kó tó di pé a ó lọ a ó ké sí olórí wa.

0: ni jafara ni di eto wa toni nitori mo pe oro po inu we kobo ohun ti a si fe soro le lori awon oloyibo pe ni identification fiscale unique a fe mo gbo nkan to nje be gbo nkan to yika gbo eto to yi gbolohun yen ka ni a n fe pe ki a fun wa ni alaye nipa e loni je ka ma jafara ka tesiwaju alaji
1: nam baba e se gan e ku eto bi yere bi baba se so kale ohun ta fe menuba loni ni identifiant fiscal unique on t'a un peu ni issu issu t'en fait sort au bail au d'un kati boubou moulou en richel loup au d'un kati au moment nous bâti on m'a fait monter l'olire en quintin dans l'âme nati vipé kini ifu yen je anfani wo lo ni bawo ni yan se man se ati wi pe on igbese wo ni yan ba le gbe ni igba ti yan ba ti ni isu ti yan ti yan ba le bi yan ba fe tun kan si lara re ti yan ba fe mu amuntu nke mu wa ti yan ba fe ti yan ba si se asinse bo le yan se ma se para ti o fi da
0: igbese ta le gbe ti o je pe a fi mo ba se ma se pelu oro owo ori ti won pe ni ifu yi
1: ke soro owo ori ifu a je kala ja baba wa tumo re emi so awon gbese ta fe gbe lori e ti yo si je pe awon ti won gbo yo fi rowo lorun leri awon ba se menu ba kaluko oro pele pele oro wa ndi je pe je pe
0: ni gbese kokko
1: gbese kokko ndi je pe ka fi gboro aye leri oro ifi oje nkan tun mu gbogbo mo lu lowo
0: ki la npe ni ifi alaja
2: e se un baba e ku eto e si ku ipere gege bi alaji wasiu se so eto ni identifiant fiscal unique ni amuwa leri eto awon kan ti o weka identifiant fiscal unique awon nkan tuntun ti o ye ki awon omo ilu kon se nipase identifiant fiscal unique won ki lo pe ni identifiant fiscal unique ibe yen o ye ki gbogbo awon omo ilu to nti se karakata ti on ti je ijoba nigbese owo eri to nti se awon business pelu ijoba to nti se gbogbo ohun ti omo ilu le se ko ba le fi ni ìrọ̀nù nígbèsí ayé ẹ̀ ó gbọ́dọ̀ ní ìjẹ́rìí yìí tapè ní identifiant fiscal unique yẹn ní apá kejì identifiant fiscal unique yẹn náà ni iléeṣẹ́ owó orí ń fi mọ àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ o lè jẹ́ iléeṣẹ́ àló kò jẹ́ iléeṣẹ́ kékeré àló iléeṣẹ́ àbọ̀ọ́dé àló iléeṣẹ́ ńlá kò mọ̀ ní ohun ta pè ní ìfì yẹn kò mọ̀ ní identifiant fiscal unique yẹn ó jẹ́ nǹkan dandan tí gbogbo àwọn ọmọ ìlú gbọ́dọ̀ ní ni puisque identifiant fiscal unique ni ìjọba ń gbé tí ń fi mọ àwọn tí ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ òjò ní ìnísìn wọ́n á ní mise à jour identifiant fiscal unique yen o wa penu po pelu numéro personnel d'identification na la pe ni NPI. NPI yen bo le yan mo sin gba ile ise kan wa ti ko se n to mo ile ise yen o ti wa nisin odun ti le ile ise yen ni man je ta man gba iwe ta pe ni ta man gba numero ta pe ni NPI yen to je numero personnel d'identification ile ise yen man je ANIP ki no pe la ANIP o je agence nationale d'identification des personnes ANIP yen pelu ile ise owo ori nipase platform platform ifi wa ta pe ni ifi.impo.bg on a panupo nisin enu papo won na ki lo a mu jade enu papo won na se o wa mu nkan gidi jade nkan gidi to si mu jade na ni ki to ba ti lo ri platform iservice.impo.bg lo ti fe créer o ba ti lo ri platform ifi.bg lo ti fe créer ifi yen o gbodo ni numero yi numero to je numero personne d'identification na ni numero NPI to ba ti li yen lo ti ni numero o ti ni date de naissance lese kese o ti le se ifi elekan na o ti le ni ifi elekan na le yen awon ifi le ni nisi ki ko je npe on sumo ile ise owo ori kon to se on ton ba ti lo ri oho igbalode on se ifi won kon to si se ifi na o ye kun ni numero numero personnel d'identification numero personnel d'identification yen na ni on gboro gba ni ANIP no ton ba ti ni numero yen no ti na ojo ton ti bi won na la pe ni date de naissance won
0: o ti le se ifi le soro ba o
2: on ti le se numero ifi won fa le yen awon ton ti ti ni mi ifi ho ko to di pe oho ifi gbigba leri oho igbalode yen wa ti de awon le yen on gboro se mise à jour won ton ba si fe se mise à jour awon mise à jour mi wa ton le se leri oho igbalode ojo oni yen nisin awon mise à jour ton le se leri oro igbalode na ni mise à jour profession won pelu
1: Bon.
2: Hey, cat nom. Oui.
1: Lati je pe ti won ba ti ni numero ANIP won.
2: Meri cat nom wa. Excuse me ici.
1: Ben.
2: Meri cat nom wa. Je peux continuer.
0: Hey, je voulais.
2: Oda don mo so nisin pe ori pe awon ton ti ni identifiant wa ko to di pe won ni o yi wa de le yen awon leyi on le se comment se mise à jour ton ba si fe se mise à jour lowo le nisin mise à jour na leri ona meji no le se si mise à jour profession won leyin on ti tun le se mise à jour adressage moi mais on le se mise à jour numéro de téléphone leri oro igbalode yen to ba ti fe se mise à jour numéro de téléphone to wa leri ifu na afi kon kowe ranse si ile ise owo ori igba yen ile ise owo ori yo ba won se mise à jour na nto ikini mise à jour yen nisin ile ise owo ori o an se clear dada nitori awon ti mo nji ifi oni ifi to ma lo fi raja
0: won ma nji
2: o ma nji ifi oni ifi to ma lo fi raja
0: nje ni yi ni mero na
2: o ma nji ni mero na to ma lo fi se awon activite won ton ba si ko seri oho ton ba lo ri platform on ri pe a ri pe eleyen lo se aloko ki se eleyen lo se petete lo mi lo gbe ni en to sumo wa kan lo si le se yen o en to sumo wa to ma ni mero na gan ohun lo gangan lo ti le se yen oni ibe ni sin ki ile se owo ori ko ba le yonu ko nu awon eyi ba te se te ni emi mo se mi ko mo se nitori e ni ile se owo ori o gbogbo epo lo ni ohun to ye ka se nisin o ye ka fi awon ogbun fi we ka identifiant fiscal unique yi tape ni ifu nitori e ni dandandandan on gboro se mise a jour ifu won ko to si je pe on se mise a jour ifu allo on fe gba en to ti ni ifu hoho ko to adi pe ifu na o wa di ohun to nse leri o igbalode yen awon to ti ni ifu hoho awon leyin no gboro se mise a jour na kan to ba si fe se mise a jour ki se nkan to nira kan ni on se il suffit que on ti ni to ba ti ni numero ta pe ni NPI numero yen ni numero to ngba lodo lo to ti ni bi se gbogbo en to ni numero numero personnel d'identification na da pe ni NPI na gbogbo omo ilu lo ni to te akan o ba ti ni olu e ko sumo ile ise ta pe ni agence nationale d'identification ANIP awon le papa on si lidi kon déplacer on ti le se leri oho
0: ipalode
2: kon fi gba NPI won ko si en to fe gba ifile ni nisin to lu e o ba ni NPI ko le gba ifu to ba ti ni NPI e lo ti ma ojo to bi o tan o ti le gba ifu e ko te ni lo wa mo lekan na ni numero ifu na yo jabo fun
0: e se ohun alaja alaji e ni oro ni alaja so lo de
1: alaja e ku lakaye gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ ọ̀rọ̀ alájàdọ̀ ọ̀rọ̀ ìṣù ti àmẹ́nubà tí ọjọ́ nǹkan tí kò sí ọmọ ìlú ohun tí kò mọ ohun tí ọ̀rọ̀ ìṣù ń sọ lásìkò tá a wáyé ọjọ́ àmúwá tuntun tí ìjọba gbé kalẹ̀ láti gbé gbogbo ìgbésẹ̀ tí ẹ bá fẹ́ gbé ẹ bá fẹ́ san owó orí ni o ọfẹ́ ṣe nǹkan níbi iṣẹ́ ìjọba ilé iṣẹ́ ìjọba ni o àbí iṣẹ́ àdáyé ilé
0: aládáwá
1: àbí ọfẹ́ ṣe ìgbésẹ̀ kátàkárà ọ̀rọ̀ yìí fi ọjọ́ gbogbo ọmọ olólogun ni gbogbo ohun tí wọ́n bá mọ̀ pé ọfẹ́ sẹ́wọ̀n orí mi ni ọfẹ́ sìnkẹ́ nílé iṣẹ́ ìjọba
0: dandan ni kéèyàn ní ìwé ìfi yẹn nọ́mbà yẹn
1: lọ́wọ́ ní báyìí ọ̀dàbòbò gbogbo nǹkan tí wọ́n bá ti ní ni
0: gbogbo nǹkan téèyàn bá ní
1: tó jẹ akẹ́yìn ní dúkìá
0: ààbò ẹ ní nọ́mbà
1: wọ́n sì dáàbò gbogbo nǹkan tí wọ́n bá ń jábọ̀ lè ṣe owó orí gbogbo nǹkan tó bá jábọ̀ lè ṣe mi ṣe owó orí wọ́n dáàbò bò ní.
0: Nítorí kò ní sọnù mọ́.
1: Ìwọ tó ní ìwọ gangan ni oníkẹ́ni kò sí pé wọ́n ò gbé fẹ́ lómi. Àmì ìkẹ́ni tí gbogbo ìyẹn ní àmì ìkẹ́ni tí wọn ò lè gbé fẹ́ lómi mọ́. Àmìkan tí gbogbo ọmọ
0: òní
1: àmìkan tí gbogbo ọmọ òní ní gbà tí alájà mẹ́nuba tí ẹ̀ bá fẹ́ tún ṣe tí ẹ̀ bá fẹ́ ṣe àtúnṣe lérí rẹ̀ alájà mẹ́nuba ọjọ́ nǹkan tí tẹ́lẹ̀ àmọ́ àsìkò tẹ́lẹ̀ wọn kò mú ìwé báyìí wá níṣẹ́ tó bá fẹ́ ṣe àtúnṣe lérí rẹ̀ nísìn lérí afẹ́fẹ́ lóṣìkẹ́rẹ́ àsìkò nígbọ̀
0: lórí ẹ̀rọ ìgbàlódé
1: ni ó ti ṣe. Wọ́n ní bèèrè méjì lọ́rọ̀ ìgbà àti pé ọ̀fẹ́ ṣàtúnṣe lérí ìfi rẹ̀ mú wí báyìí wá mú wí báyìí wá nǹkan báyìí ò ṣe mọ́ o àti pé ọ̀fẹ́ ní gbogbo ẹ̀ ọ̀fẹ́ ló ṣìnkẹ́ rẹ̀.
0: Gbogbo ẹ ti wà ní àkọọ́lẹ̀ nínú ìwé lọ́dọ̀ wọn.
1: Bẹ́ẹ̀ni gbèsè tó ti lọ lérí ẹ̀rọ ìgbàlódé yìí tó ti tẹ kóòdù tán tó ti tẹ àdírẹ́sì tó ayé tẹ àdírẹ́sì yẹn ó jẹ́ nǹkan tí yóò mú abala bó ṣe gbéṣẹ́ gbogbo nǹkan ọ̀kẹ́ tó tẹ yóò
0: fi hàn
1: yóò gbé jáde ni wọ́n náà mọ kàǹkẹ́ ọmọ tẹ ọmọ gbogbo nǹkan tí máa ń bèèrè rẹ ọmọ tẹ sí njú mo bí ọ sí ndó mo bí ọ sí ọdún ọsọ àsìkò tí ọdún tó mo bí ọ ó jẹ́ nǹkan tí ọ rọrùn ìfi gbogbo àwọn tí wọ́n ṣe ó ẹni ṣe àwọn tí wọ́n dá àjọlẹ̀ tí wọ́n ṣe nǹkan àpapọ̀ àti àwọn iléeṣẹ́ mi tó yẹ pé wọn ò tajà wọn ò ṣe nǹkan wọn ò tajà wọn ò ṣe kátàkárà gbogbo wọn lé ní èfi wà fún gbogbo wọn lérí láyìn ìta sọ yìí.
0: Ó wà fún gbogbo èèyàn ṣáájú gbólóhùn kan.
1: Gbogbo èèyàn ṣáájú gbogbo àwọn tọjà àti àwọn tó ń tajà àti àwọn tó ń tajà àwọn ẹni ṣe tó yẹ pé wọn wá wọn ṣe wọn tajà tajèrè. Gbogbo nǹkan báyìí ìfi jẹ́ nǹkan tí platform yìí bẹ̀rẹ̀ fún wọn ni. Ṣé nǹkan tí táà ń sọ ibi dán tí wọ́n bá fẹ́ ṣe àtúnṣe kò ṣòro tó á ti ní tó á ti mọ̀ wípé àdírẹ́sì méèlì yẹ ọ́ ti wá ju àdírẹ́sì méèlì yẹ ọ́ wá ju nẹ́mbà fóònù rẹ òun náà wá ju o lè ṣe àtúnṣe lérí iṣẹ́ tó ń ṣe. O lè ṣe àtúnṣe o lè tún iṣẹ́ tó ń ṣe tó bá parọ́ o lè ṣe ni o lè tún ṣe lérí láyìn o ṣe parọ́ àdírẹ́sì méèlì yẹ lérí láyìn tó á ti mọ̀ kí nǹkan báyìí méjì nǹkan méjì ta lè parọ́ nínú. So wọ́n nẹ́mbà àbí nǹkan míì ọ jẹ́ nǹkan tí wọ́n gangan ọ wà lè ṣe tí wọ́n ní ọ sì béèrè lérí ìwé ó gbé yẹn wà lè ṣe tó pé mo fẹ́ pa nǹkan báyìí o gbogbo nǹkan báyìí ọ jẹ́ kí ìgbésẹ̀ yìí wọ́n gbé ìgbésẹ̀ yìí láti jẹ́ pé wọ́n dáàbò bo àwọn nǹkan ẹ̀ ní rẹ̀ á jẹ́ pé wọ́n mọ̀ kí wọ́n gangan ni wọ́n fẹ́ ṣe àtúnṣe láti jẹ́ pé wọ́n dáàbò bo wọ́n fẹ́ dáàbò
0: bo. Nígbà yìí dáàbò bo gbogbo nǹkan téèyàn bá ní ìgbésí ayé èèyàn ló dindi nìyẹn wà tá a bá wà láyé dandan ni ká ní nǹkan
1: bẹ́ẹ̀ni
0: tá a bá sì ti ní nǹkan báyìí ìjọba láti bá wa dáàbò bo ọ̀nà ìdáàbò bo gbogbo nǹkan ìní ẹ wa òun náà ni ìjọba gbégbá bẹ̀
1: bẹ́ẹ̀ni
0: àbí bẹ́ẹ̀ rọ̀
1: bẹ́ẹ̀ni
0: ẹ ṣeun ẹ kú.
1: Nẹ́mbà bí nẹ́mbà yìí ṣe nẹ́mbà yìí bí nẹ́mbà tá à ń sọ yìí ìgbésẹ̀ tí ìjọba gbélé rẹ̀ ìjọba dáàbò bo nẹ́mbà yìí gangan jẹ́ pé kò sí ẹlòmíì mọ̀ tí ó lè
0: yí tó máa yípo
1: tó yẹ pé nẹ́mbà tó yẹ pé àmì yìí ó lẹ fún ọ̀nà mẹ́tàlá ni nẹ́mbà mẹ́tàlá wọn fi ṣe bí wọ́n ti ṣe nẹ́mbà mẹ́tàlá yẹn gbogbo nẹ́mbà yẹn ní ohun tí ń sọ ni wọn kọ́ nẹ́mbà mẹ́tàlá lásán gbogbo nǹkan iṣẹ́ tó ń ṣe ọdún tó ṣe kí ni yẹn gbogbo ẹ̀ wọ́n ṣàmì ìlú tó ń gbé wọ́n ṣe kóòdù gbogbo ó dàbí àmì ó ṣe sí lára kí ni yẹn tó jẹ́ pé wọ́n dáàbò bò láti jẹ́ pé nǹkan ò lè tọ́ sí rẹ̀ alájà fẹ́ fi nǹkan kún
0: nǹkan sọ.
2: Ẹ ṣeun Aláàjì ẹ sì kú àlàyé. Ohun àfikún tí mo ní mo fẹ́ fi kún náà a ní àtúnṣe ìfì náà. À ń sọ wá lọ nísìnyí pé tán bá ti ní numero personnel d'identifiant wọn tó ń gbọ́dọ̀ gbà tó wà lérí kàtsé ipe wọn náà wọ́n ti lè ṣe mise à jour ìfì wọn. Gẹ́gẹ́ bí a sì sọ lérí ètò yìí mise à jour náà lọ́wọ́lọ́wọ́ nísìn lérí ọ̀nà méjì ló wà lérí àdírẹ́sì mail wọn pẹ̀lú profession wọn nìkan ló lè ṣe mise à jour. Tó bá tí mise à jour yẹn bá lérí iṣẹ́ wọn tí mise à jour yẹn bá sì kó sínú wọn fẹ́ pọ̀ ọ nọ́mbà tó wà lérí ìfì wọn yẹn ìyẹn ò lè ṣèṣe ó ń kọ̀wé ránṣẹ́ sí iléeṣẹ́ owó orí kó tó di pé nọ́mbà tó wà lérí ìfì wọn náà kán bá lè tun se alokun ba le changer e gege bi a fi soro anip pelu ile ise owo eri ko to di pe on wa se inter connection leri awon platform anip pelu platform ile ise owo eri awon ile ise kankan ti wa pelu awon omo ilu kankan ti wa ton ti gba ifiwon ko to di pe on wa se inter connection leri awon ifi yen awon leyen ton ba ti fe se mise a jour won ton ba lo ri oro platform wa ta pe ni eservice.impo.bg ko le sese ko ni gba mise a jour na o ni gba fun won ko to di pe mise a jour won yo je sise on gbodo kowe ranse si ile ise owo ori gangan dandan ile ise owo ori ti menu ba control fiscal ta pe ni direction du contrôle fiscal et de renseignement DCFA on kowe ranse si oga ile ise yin in pe awon fe se rattachement ifi won pelu NPI won ni mimewo ta pe ni mimewo personnel d'identification igba yen we won na ton ba ti ko o wa gbe kat won se IP won ton fi le leyin ton wa gbe attestation ifi won koko ton gba tele na ton fi le leyin ti ile ise to menu ba contrôle fiscal et de renseignement awon leyen ti se ise na tan ton valider e fun won igba yen on se rattachement ifi won pelu numero NPI won niyen mise a jour won je sise niyen ala o ni mo nse gba be ge awon gbogbo awon ton ti ni ifi ko to di pe inter connection ile ise owo ori pelu ile ise anif na wa je sise awon leyen on gbodo kowe ranse si ile ise owo ori ile ise owo ori to menu ba control fiscal pelu renseignement ta pe ni DCFA on kowe ranse si ile ise yen kon ba le se rattachement ifi won pelu NPI won ko to di pe on le se mise a jour seri ifi.impo.bg bon alaye ki yen mo ni
0: se afikun ohun ti
2: bẹ́ẹ̀ni
1: ohun ti mo ta fẹ́ fi kun ni pe elomo yi pe leri oro mise a jour abi ti araja mi nuba e mo lo kabini kan pe sibe kabini kan ko e ke en fe se mise a jour tori pe awon lo email won fun yin ke se email yin
0: donc email ti won ni
1: o fe lo fun yin ati number won ni lo fa ti a ti je pe e je ko je pe address email yin e fe lo ati number yin ti en lo ni le fi se mise a jour yi opo won yen to je pe won lo na si be cafe to je pe won be won lo se ifi won abi won lo se mise a jour o je ke won padanu ni won le ri ifi won mo gbogbo ti won fe ba fe se ta fa wa ifi won pe ah won fa ifi mi o won fa imprimer won fa imprimer attestation ifi mi won le ri mo te pe le number mi no bule bosi abi no mi le elu mi no bosi te ko won le ri owo lati pe won ri ise e la nfin pa won la ke si lati je pe kon mo pe oro ifi tan so yi njoba mu gbese gan lati je pe won dabobo oro ifi ko je pe nkan ni o je kan ti eyan gbọdọ dabo fun ra re ni a je pe elomi o le jin gbe lati lo lo je pe ifi tan so ba to ba ni ifi to ba ni we never eat and be fit and go only mean jale lati pe won lo fi sin se owo won tan sin se owo kini mo nbo leyin re owo ri na ma san to ba fe gbe ere wole lati ilu okere to ba ni ifi o le se to ba fe taja fe nikan ta fe jawe eri fun ta fe ja receipt fun ton to ba ni isu o le ri se gbogbo nkan tan so yi ti elomi ba gbe ifi re ti ma fi se owo njo ti njo ba ri gbogbo ohun to n se pelu ife e won pe wole won o ni ise bayi to n se amba won ko ori fun o si o je nkan ti koda fun on ton won ba ko ori to mo pa re ori mi o si lo leyin re to mo ni la sin pa opo yin la kesi to pe o je nkan ọjẹ́nkẹ tí ó sẹlẹ̀ gan ohun tí pé ọ̀dà àwọn ọlùmí láàmù tí ó pé tí wọ́n gbá ọmú lérí jìbìtì tí wọ́n lò lérí ọ̀rọ̀ ìfì yìí ọ̀dá wà lálẹ̀ fún àwọn ọlùmí yẹ́nà fi ń pa ọ̀pọ̀ yẹn lákèsí wọ́n yá yẹn ní rejísí kọ́mẹ́sì wọ́n yá yẹn ní kankan nkẹ́ tó wá jẹ́ nkan rẹ mọ́ yá nìkan kọ́ mọ́ fi kó bá lọ́la ọjẹ́nkẹ tí ká ka se ni alaye ka si pe yin lapa yin lakesi
0: gege bi nkan ti e so bo yi gbogbo eyan lo lati ni ifu gege bi
1: lati mu bo yi be ni ta so ka le lakoko ni yin gbogbo eni to mo ku un le se wo ori eni to mo ku un le se ise un le ba le joba ikun fe se nkan ba fe se nkan le ni se joba
0: gbogbo ẹ tó bá fẹ ṣe ṣíṣe kan ní ilé ìjọba láti ní nọmba tá à ń sọ yìí
1: wọn tó fẹ tó bá fẹ ṣe tó bá fẹ ṣòwò wọn tó fẹ ṣòwò kátàkàtà ó ní ìṣòwò tó pé ọ̀rẹ́ lọ lọ́nà báńkì kan ní pé ọ̀fẹ́sì nǹkan báńkì kan kọ́ mọ́ bèèrè ìfìlọ rẹ̀ ọ̀rẹ́ lọ́bì kan ní pé ọ̀fẹ́sì nǹkan kọ́ mọ́ bèèrè ìfìlọ rẹ̀ kò sí ohun tó gbogbo nǹkan tí wọn tó ń sàn ń san owó orí tó bá fẹ san owó orí ìṣòwò ni ìṣòwò ni o mọ ilé ti sanwó orí o ilé ti sanwó orí o kò bóyá bá ti ọsàn o ọ dá owó gbogbo ohun tó ní iṣẹ́ orí alájà fẹ́ fi nǹkan kún ọ̀rọ̀ tá n bá wa.
2: ẹ ṣeun aláàjì ohun tí mo tún fẹ́ fi kún ni àlàyé erin mi ṣàánú ta ṣe yẹn ó kan àwọn èèyàn báyìí ni o àwọn person physique ni mi ṣàánú àwọn société mi ṣàánú tiwọn ó yàtọ̀ díẹ̀ sí àlàyé tá a ṣe wá lọ léèrè àwọn pẹ̀sọ́nù fìsíkì yẹn ta nígbà àwọn ti lè lọ rí ọ̀rọ̀ ìgbàlódé tó bá ti ní numero personal identification wọn tí numero personal identification wọn tó ní náà nọ́mbẹ̀ tó ń gbé síbẹ̀ náà ni ń gbọ́dọ̀ gbé sí rí nọ́mbà ìfì náà gan-an mẹ́ èyí tó wá kan àwọn sòsìété nísìn àwọn eléyìí tó bá tẹ̀ ní numero personal identification wọn lè ṣe mísàájú ìfihàn kó tó di pé àwọn iléeṣẹ́ ńlá àló àwọn iléeṣẹ́ àbọ̀ọ́dé ń ṣe mísàájú ìfihàn dandan ń gbọ́dọ̀ kọ̀wé ránṣẹ́ sí iléeṣẹ́ owó erí ìgbà yẹn kó tó di pé iléeṣẹ́ owó erí yóò ṣe mísàájú wọn á yẹ̀ wọ́n wò àyẹ̀wò ó ní á wo ohun tó ń ṣe náà kó tó di pé a ń ṣe mísàájú
0: àwọn ilé iṣẹ́ ńláńlá àti àbọ̀ọ́dé
2: nìyẹn mẹ àwọn èèyàn bí ẹ̀yin bí èmi báyìí nísìnyí tá a bá fẹ́ ṣe mísàájú àti lè lórí ọ̀rọ̀ ìgbàlódé ifi.impo.beji tá a bá ti ní numero personal identification ti àníputani ti nọ́mbà tá a gbé síbẹ̀ náà àti lè ṣe mísàájú náà kò sì lè ju méjì lọ a ṣe mísàájú méèlì wa látúnṣe mísàájú profession wa tó bá jẹ́ pé nọ́mbà tá a gbé sérí ẹ̀ tẹ́lẹ̀ náà la fẹ́ ṣànjẹ́ ni tó bá jẹ́ nọ́mbà yẹn numero tá a gbé sérí ìfì wa láyéláyé náà la fẹ́ ṣànjẹ́ ni a lè ṣe yẹn lérí ọ̀rọ̀ ìgbàlódé a kọ̀wé ránṣẹ́ sí iléeṣẹ́ owó orí ni ká tó ṣe
0: nǹkan tí mo fẹ́ fi kún ni. ó wù mí pé kí àwọn èèyàn àwọn tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ètò yìí tí ẹ gbé wá yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ á hùn mí pé kí gẹ́gẹ́ bí èmi ṣe ń ṣe ìbéèrè tí ẹnì kọ̀ọ̀kan wa tá à ń ṣèwádìí lórí káwọn náà kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìbéèrè ẹni tí ó bá kí wọ́n tẹ̀ wá láago lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan nǹkan kan tó bá wà nínú ètò yìí tí kò bá yé wọn tó kí wọ́n béèrè kí wọ́n pè wá kí wọ́n tẹ̀ wá láago bá a ṣe ń sọ̀rọ̀ lọ yìí ẹtẹ wa láago ẹtẹ wa lọ àwọn nǹkan tí kò bá yé tó ẹ béèrè ká lè rí àlàyé náà gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹtẹ nọ́mbà 01 21 31 45 32 àbí 01 21 60 41 22 tẹ bá ti tẹ wá láago ẹ̀yin náà ẹ dá sí ọ̀rọ̀ yẹn dá sí ètò yìí o ètò yìí ètò ẹ̀kúnrẹ́rẹ́ ni o.
2: bẹ́ẹ̀ni.
0: Á wù mí pé kí àwọn tí ń gbọ́ wa káwọn náà kí wọ́n kí nǹkan kan bá wà tí kò bá yé yín tó ẹ béèrè lẹ́ẹ̀kan ẹ béèrè.
2: ẹ ṣeun bàbá.

0: Elle s'est mise à jour. On n'y est quand on m'a sonné.
1: Est-ce que va chez pour la caille couverte et moni est qui le beau amoureux moitié on s'en bat expliquer n'est pas beaucoup mais c'est tiens va faire c'est derrière alors il fut il n'y a pas fait c'est fini il n'y a pas fait ouais fait ses mises à jour à la vie va sourire. Ọ jẹ́ nǹkan tí ìjọba ṣe ní ọ̀fẹ́ kò ní nǹkan tí ẹ máa san lórí rẹ̀ gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe lérí ọ̀rọ̀ ìfì wọ́n fẹ́ ṣe ìfì tuntun ni o àbí wọ́n fẹ́ wádìí àbí wọ́n fẹ́ ṣe mise à jour wọ́n fẹ́ ṣe àtúnṣe lérí nǹkan tí tó ti wà náà tẹ́lẹ̀ wọ́n fẹ́ ṣe mise à jour àbí wọ́n fẹ́ mise à jour fẹ́ tají wọ́n fẹ́ àbí wọ́n fẹ́ gba àtẹ̀sán ìfì yẹn kò sí nǹkan tó jẹ mọ́ owó ṣiṣẹ́ lórí rẹ̀ gbogbo nǹkan
0: torí kí ni mo ṣe ń béèrè àwọn ọgbọ́n pọ̀ nínú àwọn ọmọ ènìyàn o lè di nǹkan tó yẹ pé wọ́n máa tọrọ owó àbí tó bá ti rí wọn kó ṣọwọ́ kú dúró àbí kó ṣe kinní kan kó tó di pé wọ́n máa ṣe.
1: Rárá o, bí ìjọba ṣe gbèsè ìfì kalẹ̀ kò ní pé ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan láti pé òbò lọ rẹ̀ wọ́n gan láti ilé rẹ̀ tó bá ti ní spyphone rẹ̀ wọ́n ní ènìyàn kan fún rẹ̀ tó bá ti ní àdírẹ́sì ìfì point mpo point bg àdírẹ́sì rẹ̀ ni tó bá ti lọ léyìí ẹ̀rọ ìgbàlódé tó ti sí abalẹ̀ yìí wọ́n ní orí wípé gbogbo nǹkan tí ọmọ jáde sí ọ wọ́n lè mọ dáhùn rẹ̀ ní rọrùn kò sí nǹkan tó rọrùn ń bẹ tó ṣòro ń bẹ kò sí nǹkan tó ṣòro lérí ọ̀rọ̀ ìfì ṣiṣẹ́ yìí tó bá ti ní npe rẹ tó bá ti ní àdírẹ́sì mail rẹ tó ti ní nọ́mbà fóònù rẹ tó ti ní spying fóònù lọ́lọ́ ogun nǹkan báyìí ó ṣe rọrùn ni tí ó jẹ́ nǹkan tí ìjọba jẹ́ kó rọrùn fún gbogbo ọmọ ìlú láti jẹ́ pé wọ́n rí ṣe ní rọrùn ta lè sọ nípa sí kò sí nǹkan tí ẹ máa ní lórí rẹ ọ̀fẹ́ ni ìjọba ṣe.
0: Ṣebẹ́ olúkálùkù ala ti ń gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe àlàyé fún wa nísìnyí. Ẹ bá ní ìbéèrè kan ṣe ẹ ṣé o ẹ béèrè kọ́rọ̀ yìí yé wa yékéyéké ká lè mọ ibi tá a ṣe ẹ ṣeun ẹ tẹ̀síwájú wa.
1: Nígbà míì àwọn èèyàn mọ́ nídìí ìfì wọ̀nyí wọ́n fẹ́ ni lọ́wọ́ kí wọ́n pè wọ́n ní ẹni lọ́wọ́ báwo ni èèyàn sì lè gbé jáde láti eré ọ̀rọ̀ ìgbàlódé láti jẹ́ pé èèyàn ni lọ́wọ́ sí èèyàn lè lọ bá sọ́wọ́ kí wọ́n mú dání. Ọ̀pọ̀ èèyàn mọ́ ń pè wá lórí fóònù bí wọ́n pè é ṣe orí pé àwọn fẹ́ lo ìwé wọn àwọn fẹ́ ní ìfì wọn lọ́wọ́ ẹ lọ́mọ yìí pé nǹkan tó rọrùn ni láti jẹ́ pé ẹ rí lásìkò tí bá ti lọ eré ẹ̀rọ ìgbàlódé tí bá ti lọ eré àdírẹ́sì ìfì point mpo point bg tí bá ti lọ eré ẹ̀rọ ìgbàlódé yìí náà ẹ rí pé abala ó sìn kalẹ̀ fún yín tí bá ti tẹ àmì yìí tó jẹ́ pé nọ́mbà mẹ́tàlá ni ẹ tẹ̀ sí nínú àyè tí ó ṣìnà fún yín lẹ́yìn náà ẹ rí ibìkẹ́ tí wọ́n kọ ṣùkọ́ ní mọ̀nífì ẹ tẹ̀ sí ibìkẹ́ ẹ béèrè yóò tẹ rìṣẹ́ṣì ìfì lẹ́yìn náà ẹ tẹ bọ́tìnì yẹn lẹ́yìn náà ẹ tẹ bọ́tìnì tí ẹ tẹ àárín yẹn tí wọ́n ti tẹ ẹ rí ọ̀pọ̀tẹ́nìmọ̀ àtẹ̀sán fi ọ yẹ pé yóò gbé jáde fún yín yóò wá rìn yóò fi rẹ́yìn sí
0: yín yóò
1: gbé ìwé yẹn jáde fún yín ní fọ́ọ̀mà pdf yóò fi rẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀ lórí inú àdẹ́sì mẹ́rin yín yóò jáde sí inú àdẹ́sì mẹ́rin yín nkan kò gba sọjú méjì náà lọ tẹ fi ṣe mo nkan tá a sọ yìí.
0: Alaja
1: ìgbésẹ̀

0: gẹ́gẹ́ bí Aláàjì ṣe ṣàlàyé ẹ̀gbà yẹn, tí ìfíì náà bá jáde, ó lè wà lérí fọ̀mà ńlá, lérí pàpíà kàt, kọ́mù ó lè wà lérí fọ̀mà kúẹ̀. Tó bá wà lérí fọ̀mà ńlá o, tó bá wà lérí fọ̀mà kúẹ̀ o, gbogbo àwọn ilé-iṣẹ́, àwọn organisation pẹ̀lú institution, wọn ò lídi kó ń kọ́. Tó bá ti verifié authenticité numéro ìfì náà, tó ní 13 chiffres lérí ọ̀rọ̀ ìgbàlódé wa tapè ní ifi.impo.bg. Àló lérí ọ̀rọ̀ ìgbàlódé wa tapè ní eservice.impo.bg. Fà ló ń gbọ́dọ̀ pa ìfì yẹn.
1: Kò
0: sí wàhálà kan sérí ẹ̀. Àmọ́ àwọn tó níwà olùwùlù tó ń bá lè lọ fi ṣe ìfì tó sí, ló ń gbé fóyàn kan tó lọ́ bá verifié lérí ọ̀rọ̀ ìgbàlódé wa tapè ní ifi.impo.bg. àlórí eservice.impo.bg. la wá rí pé ìfì yẹn tó ń gbé káàkiri pé tiwọn ni kì í ṣe tiwọn, ń wúlò nǹkan ṣe ni. Ìbáwí tó wà ń di ẹ pọ̀, ọlọ́run ní jẹ́ ká mọ̀ yẹn. Ìbáwí tó wà ń di ẹ pọ̀ nítorí gbogbo yẹn ni ilé-iṣẹ́ owó erí ní kó ń ṣe mise-à-jour ìfì wọn. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ yẹn nísìn, àwọn ẹlòmíì wà nísìn tó ti kú, tó tún kù tó ń lo ìfì wọn. Àwọn ẹlòmíì wà nísìn tó ti gba ìfì náà láyé tó ń tẹ̀ fi ṣe nǹkan mọ́, tẹ́lòmíì ń lo ìfì wọn. Nítorí ẹ̀ ni ilé-iṣẹ́ owó orí ń bẹ̀ wọ́n pé gbogbo ọmọ ìlú ilé-iṣẹ́ ló jẹ́ ni o, èèyàn bíi ẹ̀yin bíi èmi ni o, kó ń ṣe mise-à-jour ìfì wọn nípasẹ̀ ọ̀rọ̀ tó dé yìí. Tán bá ti ní NPE wọn, wọ́n ti lè ṣe mise-à-jour ìfì wọn fáà ni. Tó bá sì lọ rí ọ̀rọ̀ ìgbàlódé yìí tó bá jẹ́ èèyàn ni, ó ti lè ṣe mise-à-jour náà pẹ̀lú yóò tún méèlì, peut-être méèlì tó gbé sí ẹ̀ tẹ́lẹ̀ hóhó náà, méèlì yẹn kọ́ ní lò lénìí, ó ti lè tún méèlì tuntun míì kọ́ sí ẹ̀. Tó bá sì tún jẹ́ pé ohun tó kọ tẹ́lẹ̀ náà kọ́ ní tún ṣe lénìí nísìn, peut-être tẹ́lẹ̀ hóhó náà, ìgbà tó gba ìfì náà, nǹkan míì ní ṣe, nǹkan míì ní tà, kò ní ibà ìrísí, ọlọ́run ti bo àṣírí fún un, àṣírí ti bò, ayọ̀ ẹ kún tí ń ṣe nǹkan míì. Ohun tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ló gbọ́dọ̀ kọ síbẹ̀ lérí ọ̀rọ̀ ìgbàlódé náà, lẹ́yìn yẹn tó bá sì jẹ́ pé ìgbà tó ṣí ìfì náà nọ́mbà kan ló ní, kò ní ibà ìrísí, kò lo nọ́mbà yẹn mọ́, ìyẹn tó bá fi fẹ́ ṣanjé nọ́mbà kò tún lè lọ rí ọ̀rọ̀ ìgbàlódé kó ṣe mi, yóò kọ̀wé ránṣẹ́ sí ilé-iṣẹ́ owó orí láfi ṣe àtúnṣe nọ́mbà sí ìfì náà fún. Tó bá sì jẹ́ ilé-iṣẹ́ ńlá kan ni àló ilé-iṣẹ́ àbọ̀ọ́dé kan ni, tí eléyìn pàápàá ó fẹ́ ṣe àtúnṣe ìfì ẹ̀, eléyìn yóò kọ̀wé ránṣẹ́ sí wa ní ilé-iṣẹ́ owó orí tá a bá ṣe àtúnṣe náà. Lẹ́yìn yẹn, àwọn tó ti ní ìfì láyé táwọn ilé yẹn kó tó di pé ọ̀rọ̀ NPE wa ti dé, ọ̀rọ̀ numéro personnel d'identification wa ti dé, táwọn ilé yẹn pápá wọn fẹ́ ṣe mise-à-jour ìfì wọn, kò tẹ̀ ní problème kan. Tó bá lọ rí ọ̀rọ̀ ìgbàlódé yóò kọ̀ fún wọn pé òun yìí ṣe yẹn, yóò bloqué ẹ̀, kò lè ṣe. Àmọ́ nǹkan kan táwọn lè ṣe náà ni pé wọ́n kọ̀wé ránṣẹ́ sí ilé-iṣẹ́ owó orí dandan, ọ̀gá ilé-iṣẹ́ wa tapè ní directeur du contrôle fiscal et de renseignement DCFE. Wọ́n bá ti kọ̀wé ránṣẹ́ sí ilé-iṣẹ́ yẹn, wọ́n ń gbé photocopy kàti CIP wọn pẹ̀lú àtẹ̀sásíhùn ìfì wọn láyé náà sẹ́yìn ẹ̀, a ṣe attachment ìfì wọn pẹ̀lú numéro NPE wọn fún wọn, ìgbà yẹn mise-à-jour wọn wọ́n ti lè ṣe fà. Dán àwọn ọ̀rọ̀ tó jẹ́ pàtàkì tí mo lè sọ náà nìyẹn. Lẹ́yìn yẹn ó tún yẹ ká fikun tó bá ṣe gbogbo ẹ̀ tán tá tẹ̀sàsùn ìfinà wọn bá yọ jáde wọn ti lè yọ jáde ṣe ìwé akat kọ́mọ ti lè yọ jáde kó wà lẹ́yìn nùmẹ́ òkú ẹ̀ eré gbogbo ẹ̀ ni ṣìyàntì ọ̀gá ilé ṣìyàntì electronic ọ̀gá ilé iṣẹ́ tó mẹ́nuba owó eré wà. Tí àwọn ilé iṣẹ́ tó nídìí ìfinà tó fẹ́ gba ìfinà lọ́wọ́ wọn tó bá ti verifí ẹ̀ lérí ọ̀rọ̀ ìgbàdédé watapè ní ìfipún ẹ̀pínpín bèjì àló ọ̀rọ̀ ìgbàlódé watapè ní e-service pún ẹ̀pínpín bèjì ló ti rí ìjẹ́rìí ìfìyẹn ń gbà lọ́wọ́ wọn ní fà á. Mẹ́ ohun tó jẹ́ pàtàkì àwọn ọmọ ìlú ẹ mọ̀ yín pé tẹ bá ti fẹ́ ṣe mẹ́ọ̀ ìfìyìn ilẹ̀ fẹ́ ṣe ni ẹ fẹ́ tún àtúnṣe ẹ̀ṣẹ̀ ní lánàá pè ní mizazu ẹ fẹ́ reṣẹ́ ṣe ìfihìn ni ẹni tẹ́lẹ̀tẹ́ tuntun rántí mọ́ ẹ ń wa ni ẹ lídìí kẹsàn kọ́bọ̀ fẹ́yàn kan ẹ lídìí kẹsàn fún àfẹ́yàn kan àtẹ̀sàsí òyìn ilẹ̀ fẹ́ gbà ni ìjọba ò ní kẹgbọ́ kí ẹ̀kan gbowó lọ́wọ́ èèyàn kan kó tó fi ṣe ta lẹ́ṣẹ̀ nǹkan yín lérí ọ̀rọ̀ ìgbàlódé tó bá sì jẹ́ pé ẹ̀yin tẹ fẹ́ súnmọ́ ilé iṣẹ́ owó eré ni tẹ bá ti kọ̀wé ránṣẹ́ a wà ń bẹ̀ fún yín á tún ṣe fún yín.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ọlọ́jọ́ ń lọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí ó bá ku nǹkan pẹ́pẹ̀pẹ́ tó yẹ pé kí.
2: Ẹ jẹ́ kí n ṣe kẹ́mí nǹkan fún nípa ọ̀rọ̀ ìfì tá a sọ àmì tí a sọ tó jẹ́ kókó fún gbogbo àwọn tó jẹ́ lógún. Alájàmẹ́nuba ìsáyìn ọ̀gá iléeṣẹ́ owó orí Benin. Ẹjọ́ lọ mọ̀ pé láti ọ̀sẹ̀ kan lọ lẹ́yìn náà gbogbo ìwé tá a ń fún àwọn ẹ̀ nísìnyí kò sí ìsáyìn ọ̀gá iléeṣẹ́ mọ́. Lẹ́yìn náà àmì tó jẹ́ fọ̀mà QR àti nùmẹ́rò rẹ́fẹ́rẹ́nsì unique òun nìkẹ́ lẹ́bàárà ara àwọn yìí mọ́jìkọ́ yà yín lẹ́nu ìgbésẹ̀ tí wọ́n gbé lérí ọ̀rọ̀ ìfì yìí àwọn nùmẹ́rò QR àti nùmẹ́rò nìwòde rẹ́fẹ́rẹ́nsì unique ọjẹ́ ó ti jẹ́ nǹkan tó dáàbòbò òwe yẹn mọ́jìkí ìsáyìn ọ̀gá iléeṣẹ́ yà yín lẹ́nu tó sì bẹ̀mọ̀ ìgbésẹ̀ tí lérí ìgbà tí lérí pátífọ́ọ̀mù tí ń ṣe lérí ẹ̀rọ ìgbàlódé tí ń gbéyàwó ní gbéjáde ó ti jẹ́ nǹkan pátífọ́ọ̀mù ẹ̀rọ ìgbàlódé yìí ó jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tuntun tó jẹ́ nǹkan àsìkò ó jẹ́ nǹkan sàmánì tá a wà yìí tó ìdábò nára bẹ lára rẹ̀ tó yẹ pé kò sí nǹkan tí ó lè yí po àbí wọ́n lè ṣe nǹkan mí lórí lẹ́yìn rẹ̀ pé tí wọ́n bá fẹ́ wádìí rẹ̀ pé ìwé tí wọ́n fún mi jẹ́ ó jẹ́ authentic àbí ó jẹ́ ìwé kan tí kò sí màdàrú rẹ̀ gbogbo ìgbésẹ̀ ń bẹ̀rẹ̀ láti pé láti wo láti gbé yẹn báyìí lápá ọ̀tún yín lókè ẹ rí pé wọ́n ṣe àmì kan sórí rẹ̀ tí wọ́n ti rí àmì yẹn ẹ lè fúráṣì àti fóònù yín tẹ́ fi gbogbo nǹkan tí wọ́n tẹ́ rí kà ọ̀hún kẹ́mẹ́tì ìgbésẹ̀ mẹ́ tẹ́ fi wọ́dì rẹ̀ tẹ́ pé ìwé yìí ó ṣe é ṣe màdàrú àbí nǹkan tó jẹ́ nǹkan ṣe é ṣe ìwé irọ́ ohun tá à ń pè ní code QR àwọn àmì ni o àwọn àmì gẹ́gẹ́ pé
0: àmì ọ̀gá ilé iṣẹ́ ni
2: àwọn àmì jẹ́ pé kò sí pé
1: ọ̀gá ilé iṣẹ́ o
2: ohun tí tẹ bá rí ìsáyìn kan bẹ́ẹ̀ kò mọ̀ kẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n yí opó ni nípa pàtí pé lẹ́ẹ̀dì ọ̀rọ̀ ìgbàlódé wọ́n ti ń yọ jáde wọ́n ti fi àwọn àmì méjì kan sí rẹ̀ tẹ́ pé ó ti lágbára agbára tí àmì yẹn méjì yẹn ní ọ dàbí ìsáyìn wọn sì sí ìwé yẹn láti ara ìsáyìn méjì yẹn ó ní àwọn nǹkan tí wọn fi ṣe jẹ kí wọn dáàbòbò ìwé lẹyìn náà. ọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n fẹ́ ló ní béèrè lérí ọ̀rọ̀ yìí fún àbí wọ́n fẹ́ se mísàájú ni kí wọ́n lọ eré ọ̀rọ̀ ìgbàlódé lérí àdírẹ́sì wa àdírẹ́sì ifu.info.bg gbogbo kẹ tí wọ́n fẹ́ se rí rẹ̀ wọ́n máa rí ṣe ní rọrùn. A sì ń rọ gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ara wọn tí wọ́n mọ̀ pé ìfi jẹun ológun kí wọ́n lọ ṣe kọ́ lọ so ìfihàn pọ̀ pẹ̀lú àníkù wọn láti àjẹsí méèlì wọn kọ́ mọ́ jẹ́ pé àsùpọ̀ tí wọ́n fẹ́ lò ní ẹni wọ́n bẹ̀rẹ̀ sí mọ̀ ṣe dààmú lérí gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe lérí àwọn ìgbésẹ̀ ayé wọn fẹ́ tajà ni àbẹ́fẹ́ náwó. Akí gbogbo àwọn tí wọ́n ń ṣe sùúrù tí wọ́n fara balẹ̀ láti gbọ́ wa àkí yín o àtọ̀rí wa nípa mi.
1: Ẹ fi ọ̀gá kí wo.
2: Ọ̀gá iléeṣẹ́ kí gbogbo ọmọ ìlú. Ọ̀gá iléeṣẹ́ dùn fún gbogbo ọmọ ìlú lérí ìyànjú tí oníkálukú wa ń ṣe lérí ọ̀rọ̀ owó orí sísan. Wọ́n sì mú ìlú dàgbà. Àgbà ló dúpẹ́ lọ́wọ́ yín kẹ̀sì máa ṣe lọ bẹ́ẹ̀ ni ẹ mọ́jẹ kí oṣù yín ẹ fẹ́ràn lò yín ẹ fẹ́ràn ara yín ọlọ́run fún wa ṣe ẹ ṣe ọdígbà.
1: Aláyà.
0: Ẹ ṣeun bàbá. Àwọn èèyàn mi ẹ sì kú etí ìpọ̀ wà gbogbo àlàyé tá a ṣe lérí ìfì náà a mà yín pé ó yé yín. Ẹ ṣeun agbórúkọ ọ̀gá iléeṣẹ́ tìlúwà tàfikín ránṣẹ́ ẹ dákun ẹ lọ ṣe ìyànjú kẹ́tùn kẹṣe mísàájú àwọn ìfì yìí ẹ̀ka ṣe ìfì yìí mú nìmẹ̀wò dínà tí fi hàn pẹ̀sọ̀nẹ́ẹ̀lì nìmẹ̀wò pẹ̀sọ̀nẹ́ẹ̀lì dínàtìfikàṣọ́ yìí pẹ̀lú ìfì yìí pẹ̀lú méèlì yìí ẹ bá ti ṣe yẹn ó bù ṣe nìyẹn
1: ó dáa. Ẹ ṣeun púpọ̀ ju àrí ọjọ́ muso. Ǹjẹ́ a ó máa sọ fún wa wípé ètò wa ò níyì a fi kọ́ sí ó tún di oṣù tó ń bọ̀.
2: Agbègbè ọlọ́run
1: sọ wa tayọ ọgbà náà onímọ̀ wa tó jẹ́ kí a gbọ́ àgbọ́yé ká gbọ́ra wa yé lórí ètò yìí. Òun ni David Ahọ́hẹ̀n òun ni onímọ̀ wa ti òní àti ìyáàfin wa ìyáàfin
0: Esikati Bello
1: àwọn ni wọ́n gbé ètò òun náà kárí àti aláàjì wa
2: Lásìsí
1: Wàsíù Láìsí àwọn ni wọ́n jẹ́ kí a gbọ́ra wa yé lórí ètò ìjẹ́ a ó máa fi ẹ̀kan dágbére fún wa pé ìpàdé wa ó tó di oṣù kan.

Radio Tokba FM 104.3. Il est 20h. Kódà tẹ̀yìn tọ́pá tọ̀hún 104.3 FM sí ìgbésí ẹ̀mí tẹ̀wọ́n tọ̀hún tóró mi tọ́lẹ̀ bẹ̀nẹ́bí súnú bẹ̀nẹ́bí yẹn mi dọ̀ǹdọ̀ mi. Mi kúdò zán, mi kúdò kan tó pàmì tí ń tẹ po mi wúlẹ̀ po. Tomoloji dán àná ẹbí Milena Oyo wọ ẹ̀tọ́ àgbóvúrọ́ rẹ̀ zí tó dán. Tó fọlá nu fi mẹ́yìn wọn náà mi tán sẹ́nà pọ́n. Bí ìdàrọ̀bọ̀ kan tó ń lẹ́ jiná àdínkù àjòwẹ́ ńlẹ̀ yẹnyàn nínú asán bá ń dán tó mi. Mi dàrọ̀ àkọ́ jiná mi náà fi kí mi dá dàbí tó náà yẹ ẹ̀tọ́ yìí máa ti ń tọ́. Mi dàrọ̀ àkọ́ jiná lórí kúdò ọ̀hẹ́ gbọ́ lọ ju ìtọ́ ọ̀gbẹ̀rún náà ṣe yẹ ẹ̀tọ́ tó tẹ ẹ̀tàn dàgbé lọ́mẹ̀. Bò náà yín sọ̀rẹ́ wọ̀ sútọ́ wà lọ́pàlẹ̀ pọ̀ mẹ́. Wọ́n mi tọrọ pọ̀ jẹ́ mi lọ́nu fi bọ̀ mi náà ṣe tó tó mẹ́ra mi. Víwọn hàn sátẹ̀rù pọ̀ tíì wẹ́rọ̀ lẹ̀ káfọ́ saint aurélie yóò lẹ̀ tíì gbódọ̀dọ̀mọ́ wẹ́ pópónù wẹ́ ìlẹ̀ mi tọ́ yín dọ́mọ́ lọ èmi ní zedo tẹ̀nà mi wúlẹ̀. Àhàn yín víwọn hàn dé wẹ́sìn gbóyọ́nù náà ndúdú mi tọ́lẹ̀ mi ní sọ̀gán wọ́n mi dùnú gòdò mìíràn náà kan ehewọ déjì ràn kódọ̀ mi tẹ́yìn fíhùn hàn rẹ̀ dòpọ̀ tí ń bọ̀ yọ̀rọ̀ le vieux château péré dèvò tí mo vieux château péré dèvò mọ́sá tí ń bọ̀yìn bọ̀dọ̀ ẹ̀yìn bọ̀dọ̀ dèkódọ̀ ẹ̀ tẹ́yìn dàgbé tán bọ̀ iye tó sì sà bọ̀dọ̀ 2019. Bọ̀ẹ́sà yín kẹ́pò kò wẹ̀yìn àgbà ìtàn kẹ́pò kò wẹ̀yìn àgbà lọ bọ̀ ògòjúrò pọ̀ wẹ̀ dẹ́mẹ̀. Káàdì dókíyà dọ̀rọ̀ mọ́ ẹ máa sùn mẹ́ẹ̀gbídégò yà wá wẹ̀ràn mọ́ ìtàn yìí. Òfin sàtẹ̀yìn yọ̀rọ̀ la cave saint aurélie yóò lẹ́ tí ń tò tọgbẹ́ sí tọgbẹ́ plage dán tó fi ìyọ̀rọ̀ rue de pêche ewénu eyeze àlùpìlìtẹ̀ yín club de roi ewénu eyeze àlùpìlìtẹ̀ yín nẹ́gò tróló wẹ̀ràn mọ̀ yóò lẹ́ tò àdùsí lọ́mọ flin kàntìtẹ̀ yín tún bá sí 0153 02 77 yìí máa kan o kàntìtẹ̀ lọ ìfì ìfọ̀nù wa mo dó o kàntìtẹ̀ wẹ̀ndé rọ 01 53 52 77 dé jẹ̀gódò náà rẹ̀ náà sọ́dọ̀ náà pé àwẹ̀ lòpọ̀ kàwẹ̀ mímọ̀ kí a tó fi pọ̀mọ́lọ́jì kàntìtẹ̀ lọ ekusẹ́ pẹ̀lú tó flin yìí ó lẹ dọ̀dọ̀ mọ́ mi ní sọ̀gán tó mọ̀ jọ́rọ̀jẹ̀ dàgbé wẹ́ mi tó tì bó tó tẹ̀nà mi wúlẹ̀ nínú ìjọba yìí bọ̀ mi náà ìhàgbé fi rò pé tó ná mi wúlẹ̀ jọ́rọ̀jẹ̀ mi ní tó sẹ́ńdó bó tó pàjá mi tọ́lẹ̀ náà kóyìn kò wòjá ìtàn yìí mi náà sọ̀gán tó zédó tó mẹ́ná mi sí dá tẹ́jú bọ̀ mi náà kẹ́ńdégò.